0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Lọ́nì tí àwọn tọ́jú wọ́n ń dẹ̀ sí parí ogun ayé rẹ̀ parí, ogun àríjẹ́ parí, ogun ìdààmú lórí ọmọ parí, ogun ìfòró lórí ọmọ parí, ogun ìpọ́nrírú ọkọ̀ lórí ọmọ parí, ogun ìjálarí àrówó parí, ogun ọjọ́ pípẹ́ parí, ogun ìdílé parí, ogun ẹ̀sán parí nínú ilé yìí, ogun àdágbé àdásọ parí, ogun fìkáyíká parí, ogun ìdádúró parí, ogun àkóbá àdábá parí, ogun ìrákọ̀rọ̀ parí, ogun àṣẹ ti parí, ogun àìláyò lórí ọmọ parí, ogun àṣedànù parí, ogun àní parí, ogun àtọrọjẹ parí, ogun kàwé jìyà parí, ogun promise àfẹ́ẹ̀lì parí, àní bí àwọ̀ yìí ṣe parí lẹ́nu ogun kìràkìtà tí ò lẹ́sọ parí, ogun àtẹ́gbẹ́ àtọ́gbà ó parí, ogun àrífí parí, ogun àfi bíbélì bọ́jú ṣẹni níka parí, ogun ayọ́kẹ́lẹ́ ṣe bí parí, ogun pèsè parí, ogun ìpìlẹ̀ parí, ogun iná ẹ̀jẹ̀ parí, ogun ọ̀fọ̀ lórí ọmọ parí, ogun ìkórira parí, ogun kọ́mọ mọ́mọ gbé kọ́ọ̀lì ìyá rẹ̀ parí, olúwo ṣẹ́ àwọn 21 days parí lẹ́nìí o, àwẹ̀ tá a bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, a dúpẹ́ pé ọlọ́run jẹ́ ká parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà, a dẹ̀ parí rẹ̀ nìkan, parí rẹ̀ sínú ẹ̀rí, a parí ẹ̀ sínú ìlérí tí ọlọ́run ti múṣẹ. Nítorí náà tó bá mọ̀ wípé ó tọ́pẹ́ pariwo go go go go go go go very good. My name is Pastor Fakayama ni Baba Alábíyamọ. Lẹ́ni tí àwẹ̀ pẹpẹ fún pẹpẹ parí, pẹpẹ tá a máa ṣiṣẹ́ lé lórí lónìí ni pẹpẹ ó ṣeéṣe. Túngbọ́ ilé yìí, ẹnìkan jókòó jẹ́jẹ́ nílé rẹ̀, ó gbọ́ tí wọ́n kalẹ̀ kú kókókó, ó wá yọjú látọjú windo ó fẹ́ wo ẹni ọ̀hún. Ó wárí wípé lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tó máa ń tọrọ ni, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fún ọmọ pé ká yọjú sí pé òun ò sí nlé. Ó ní a ṣe máa bọ̀ láìsọ fóun. Ilẹ̀kùn kan náà ni bàbá olówó kan, bó ṣe rí bàbá olówó látọjú windo, ó ní surprise ńlá ni dádi ṣe fún wa yìí o. Lóòótọ́ lóòótọ́ bàbá olówó náà ò pé kó tó máa bọ̀. Ó ní ẹ̀yin ọmọ ẹ sáré yára sílẹ̀kùn fún bàbá. Lẹ́yìn yìí ó ní ẹ lọ lọ́kẹjẹ lọ gba àwọn minerals wa. Màmá ọ̀wọ̀ tí ń bẹ lára ẹni tó wà lókè kò sí lára ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ rárá. Ẹ̀gà tí àbùkù tí ẹni tó wà nísàlẹ̀ ń rí ẹni tó wà lókè ò lè rí. Bí wọ́n ṣe ń wọ ẹni tó wà nísàlẹ̀ túrú tu ẹnìkan ò jẹ́ṣẹ́ ẹni tí ń bẹ lókè bẹ́ẹ̀. Àṣìṣe tí olówó ṣe nípa títọ́ mu jẹ, tí ẹni tó wà nísàlẹ̀ tó bá ṣe irú àṣìṣe yẹn wọ́n á yẹ̀yẹ́. Mo wá sọ fún ẹ ní àkókò yìí pé èmi àti ìwọ à ń lọ sí ìgbà ọ̀tún. Ìdí tí mo fẹ́ fi ṣiṣẹ́ lórí pẹpẹ ó ṣeéṣe lónìí nìyẹn. Nǹkan àkọ́kọ́ tí wàá kọ́kọ́ ṣe bó ṣe ń gbọ́ ètò yìí ni pé wàá fi ìgbàgbọ́ kún ìgbàgbọ́ rẹ. Tí ìgbàgbọ́ rẹ bá wà ní 10 tẹ́lẹ̀ tètè fi kú kó 100, tó bá jẹ́ 100 ló wà tẹ́lẹ̀ tètè fi kú kó 1000. Nítorí àwọn nǹkan tí màá máa sọ lórí afẹ́fẹ́ lẹ́nìí, ó ní àwọn nǹkan tí wọ́n gan rò wípé bóyá kò ṣeé ṣe. Ṣùgbọ́n èmi dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ nínú ìwé Matthew 19:26 tó sọ wípé pẹ̀lú ọlọ́run gbogbo ni ṣíṣe. Bàbá màmá ó gbọ́dọ̀ pinnu lẹ́nìí wípé lóòótọ́ lóòótọ́ lè kéré sìn, ṣùgbọ́n kò lè rí báyìí náà lọ láéláé. Bákan jòkó tẹtẹrẹ kó o máa gba àrífí àti ìtìjú yìí mọ́ra. Dìde gbéra pẹ̀lú ìgbàgbọ́ kó o ní lọ́kàn wípé kò sí kan tí ò ṣeé ṣe. Ó lè má kiri ọjà lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ó ṣeé ṣe kó dẹni tí ń rajà káàkiri gbogbo àgbáyé wá sí ìlú. Ó lè ṣòro láti rí 1000 láti fi jẹun lónìí, ṣùgbọ́n ó ṣeé ṣe lọ́jọ́ iwájú kó o máa darí billions. Ó lè ti kàwé ṣùgbọ́n ọmọ ọ̀dọ̀ ló ń ṣe bẹ́ẹ̀ báyìí. Àǹtí bọ̀dá ó ṣeé ṣe kó o padà máa darí iléeṣẹ́ ńlá lọ́la. Ó ṣeé ṣe kí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí olókàdá. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣeé ṣe kó o padà máa fún àwọn ènìyàn ní mọ́tò. Ó lè má rọrùn sùn mọ́jú àárọ̀ yìí nítorí pé ó jẹ owó ilé. Ṣùgbọ́n èmi bàbá Alábíyamọ sọ fún ẹni nínú Jésù wípé ó ṣeé ṣe kó o di ẹni tó ní estate. Ó ti lè wà lórí àárẹ̀ tó ń ka ọjọ́. Ṣùgbọ́n mo sọ fún ẹ pé ó ṣeé ṣe kó o dìde bí ẹsẹ̀ kẹyà lórí àkẹ́tì ẹ̀sán yẹn. Àti jẹ wọn mọ́ ti lè dàbí ohun tí ò ṣeé ṣe lójú rẹ. Ṣùgbọ́n mo sọ fún ẹ wípé ó ṣeé ṣe kó o jẹ wọn ọmọ kó o tún fún àwọn ènìyàn jẹ. Pọ́tò tó ń gbọ́ mi ó lè jẹ́ pé ọkàn ènìyàn mẹ́ta lórí jèrè fún Jésù lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó o padà jèrè ọkàn ènìyàn 1000 fún Jésù. Bàbá màmá ó ti lè pé 60 kódà sì máa wá ọmọ. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn ọmọ rọ̀gbà yí ọká. Mo sọ mo tútù sọ mo tútù sọ mo tútù sọ wípé pẹ̀lú ọlọ́run gbogbo ni ṣíṣe. Kò sí bó ṣe rẹ̀ ti pẹ́ nínú ìlàkọjá yìí. Àfi tó o bá jókòó tẹ́tẹ́rẹ́ tó o gbà sí kan tí èṣù ń sọ. Tó o bá gbà sí kan tí Olódùmarè ń sọ, dandan ni nǹkan gbọ́dọ̀ yí padà. O lè má mọ bó ṣe máa ṣẹlẹ̀ ṣùgbọ́n dandan ni nǹkan máa yí padà tó o bá ti sọ ìrètí nù. Nítorí Ọlọ́run á ṣeé ṣe jókòó lórí ìtẹ́. and you come on your own, let's say, dear, that people are fighting and you are not running. But what I was to whip back or say, the company or Danny Colonel, the great Maria, look at what you are whip back or sick at your less seller. If Belati retopping that Danny Colonel, hey, but the capital in me, but it took a master, but it be to change at the quadratic. One, but what you are calling, call a change of what a cock of your.

0: them every day. Ayo, ni temi tielo jojuma. Amen.
1: Ogo mani fun Olorun loke. Fun gbogbo oka ti Oluwa to ngbo mi kaakiri gbogbo orilede. Agba nla aye, e o ma dupe lowo baba mi. Dupe lowo oni majemo ba ti o je ko ti kudanu. Aba ti o je ki won ti fere esa. Le ni gbogbo le to gbe ngbo mi. To dupe lowo baba mi ko je ko ori o je ko ori ojo ti a pe lojo Olusegun. Aja Segun. Won na to ri ojo Tuesday akoko. No shukewa. Gbogbo le to gbe ngbo mi bere si dupe. Lawo ni ma je mu dupe lowo baba mi baba re bo tin dupe to yin to fi ogo fun ni ma je mu to bere si ni dupe fun to yin ibi pepe ni ko wa o ibi to ya soto ninu ile re ibe ni ko ti ma dupe gbiyanju ko wa orin meji lati ma fi dupe lowo ko baba mi tu je ko ri ojo Olusegun Aja Segun ojo Tuesday akoko ninu osu wa bo tin dupe to yin to fi ogo fun bo ni majemu je ko tun ri ojo kefa ni osu kewa 2026 ti gbogbo le to gbigbo mi patapata ya to pada si bi pepe ki la ojo si ni bi pepe emi ati e ajo ki haleluya mewa ati ogo mewa bo tin ke mewa haleluya mewa ati ogo mewa ma pe bi parapoju lo mo si ni eto yi bo tin pe mi na ni woli itetimo olare waju olagbemi jp ano ni mori gba kini baba mi arugbo ojo ni kajo so na ni tuuro ya mi ndi enu akoko re je ajo ni re aju emi kajo gbo nto ni majemu ni gbogbo ko tun tedi si mi na ni ti owuro yi
2: ti si awon apostolo ri kan ta ese kini oya
3: nje petero onju
2: nje petero ati juanu jumo ngoke lo
3: si tembili ni wakati adura
2: ni si tembili ni wakati adura yes
3: won si gbe okunrin kan ti o yara lati inu iya re wa
2: e ma gbo won gbe okunrin to yara lati inu iya re wa awon kan wa taye won yaro ti se won yaro to mo gbo to se to ti yaro awon ni baba mi ran mi si yes
3: ti won ma gbe kale ni ojojumo ni enu ona temple
2: won ma gbe kale lojojumo lenu ona temple
3: ti a pe ni daradara
2: ta pe ni daradara
3: lati ma sagbe
2: lati ma sagbe
3: lo awon ti o wo inu
2: temple ai mo ya ye lo sagbe loni ti won ti gbe gba bara fun wo bi baba mi ti ran mi sin aro ilugun yen marun te o ni ri mo yes
3: nigba ti o ri petero ohun juanu
2: nigba to ri petero ohun
3: juanu won ti fe wo inu temple
2: won ti fe wo inu temple
3: o sagbe petero tejumo
2: pelu juanu
3: oni
2: wo wa
3: o fiyesi won
2: o reti ati ri nkan gba lowo
3: petero wi pe fadaka ati wura
2: emi koni
3: sugbon
2: ohun ti mo ni ni eyi
3: mo fi fun o ni oruko jesu kristi
2: Nasareti
3: jide
2: ki o si marin
3: o si fa ni owo otun
2: o fa lowo otun
3: o gbe dide ni oju kan na
2: ese re ati egungun re kokose re mokun o fa dide mommy won na dide ko se ohun to le se larun o le dide o le rin se ohun to le se bo ti pe mo ti so ni wa riwo san ti wa se ri segun be luwo lorun amogun ko ye pada jesu oluwa wa ki la o ti pari e sebi tori igbale mi enikan ni to ngbo mi o ide ni igbalawo e ko feje o ti pa imo iyaye lati pase re iwo na lu saye won dirarara jakujaku iwo na ti baye ara e je nipa imukumu o de jowo ko faye fun jesu patapata ko de ri anugba lo ba pari proverb 28 verse 13 kilo
3: ẹni tí ó
2: bu ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kí yóò ṣe rere
3: ṣùgbọ́n
2: ẹnikẹ́ni tó jẹ́wọ́
3: tí ó sì
2: kọ́ sílẹ̀
3: yóò rí
2: àánú ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ́ sílẹ̀ yóò rí àánú wọn náà kọ́ lẹ̀ o lè bá rí àánú gbà ló bá tán níbi tá a dé bó ti ń jẹ́wọ́ jésù olúwa tó rí bọ̀lá já padà síbi pẹpẹ wàá máa sọ pé olúwa wàá máa kígbe olúwa ta ló sọ mí sí o ta ló já ayé mi sí o olúwa gbaṣọ ògo mi padà kó wọ̀ mí láṣọ ògo padà kó dẹ̀ wà ní kó wà lọ́rùn mi wọ́n bí kí n sì máa lùgbó lọ. Tua Mazoka Ibatonia Rigatapo Ezute Enda Brodosh Likata Marubia Azume Enda Brodosh Yes Oluwawa Amen Nibita de Bumine Koboro Hule Oruko Yesu
3: Amen
2: Owa Inako Wanue
3: Amen
2: Ubi ko jua sheguna ko de fayo dupe yes oluwawa amen ni gbogbo bi to gbe wa samu ye banka banka sawa onaisi bo tin kaye o pada ri o wa gbara ka sam 30 si bo tin ka isegunde ati sam 2 o de fayo dupe yes oluwawa amen ni bi ta de baba mi na mi se nikan to n gbo mi nle o fe du oye oye lo fe du oni ma je mo ni kin kede fun gbadua dada ko le ba sase yori mo gbadua emi ase yori ko ba bi e
3: amen
2: ko wole ko de wa dupe yesu oluwa wa amen baba mi ran mi se nikan lo selu ni oluwa ni ki so tele si e ki un ti mori ko le jabo le e lowo mo so tele oya ko un ti mori ko jabo le e lowo ko de fayo dupe yesu alagba bi wa amen nibi tade engineer bi alo de agbara
1: e pa te wo fun jesus oruko nibi tade wa
4: oruko mi ni iya fun omo lana lati ilu atonta mo wa bi ni 2023
1: e pa te wo 2023
4: nigba ti mo wa bi yen agbaku yin dun mi gba yen a kan ma ta mi be ni pe ibi
1: egbe kan
4: a ma ta mi fo be ni pe won fi ata sibe ni but leyin gba ti mo wa bi mo ngbo yin mo nlo mi ti mo ra nbi ati ororo jesmani lati igba yen mi o gbo mo titi di si 23 ben mi o gbo mo lati gba ti di o se pada pada
2: kabiyesi olorun egbe rin ya fi mo nana lati iju atota 2023 lo ti wa nu joy oni agbaku kan ma ndun bi egbe amatawun ofa buruku lo wa nbe o wa ro mi anu ati ro gestimani ono nu best ndu ti agbakun ye to gun ye fi wole patapata ti ofa ye bi jona to won ori mo ta lo tun la ru e koja o yo fe to wo ya fi mo na na na ko wo wa na sa ofa ni o wone ko jona legbe ye ki egbe san ko se fayo dupe Jesu Oluwa wa amen ibi ta du ma fe ran se fe ma ni tu wa lowo osusu lo dodun lo so se whatsapp number ni ko ti ba mi soro ibe lugu ye ma wole si won na de wa fayo dupe o fe fe ran se won na fe ran se si whatsapp number yo si dara fun Jesu Oluwa wa amen ibi ta du ma fe ran se ma ri tu wa lowo osusu lo dodun lo so se whatsapp number ni ko ti ba mi so oya 0803 46 2861 obi lati show kan si dikeji awon to ko ila ko pati obi ma ko sabi diketi e bo kiyan si mimo gbo en ni se owo patapata ko ni se ma bo laaro ki ngbadua si ki de surisi ni bo lu ti gbo mi be gbo wa labule egba e koro eyin ti command ko tun dim eyin ti e gbo wa ni ale mosho kini won na nduo se gbo eyin te gbo wa patapata te wa ni keja ale kini won na nduo se mabo gbogbo en te gbo wa lo should mushi challenge iwo na mabo alaka stadium won na mabo balinde omo to tun lo si yana paja bole ni yana paja under bridge funo opposite yen yen to ba ti funo sibe bokada kan be ni bo lo nlo nbe bokada kan po nlo si yana odo number 5 victor olaya avenue o ti de be na ni do de ni ti wa de fa yo dupe yesu alagba mi wa ami bo je gbo wa ni korodu kini won na nduo se korodu lo wa odo ngunyo won na mabo baka na gbo je gbo wa patapata ni mai ti ojo ta kini won na nduo se ma bo ninu eto yi ati gbogbo eyin te gbo wa patapata te wa ni ogba aguda mọ̀wé bẹ́gà pẹ́ńsìnìmà orílẹ̀ máa gbọ́ ti kú yọ wọ́n mọ́tò tó ń lọ sí yànà pàjá bọ́lẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ rìn wọlé nọmba 5 victor ọláìyá avenue débẹ̀ náà ni ojú òde ní tiẹ̀ wàá dẹ̀ fàyọ̀ dúpẹ́ jésù olúwa wa amẹ́.
1: fún gbogbo ọkàn tí ò lè ṣe kó máa ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyé ẹ ò ní rí mu gbé sọnù bí kò ṣe bí ọmọ bó o ti ràn wá lọ́wọ́ ni wàá máa ga ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè ẹ ò ní ṣaláyé ní jésù olúwa wa amẹ́. irúgbìn wo la ó fún láàárọ̀ irúgbìn sọlọmọnù má gbàgbé sọlọmọnù ṣe lórí pẹpẹ 1000 cow òbí ni sọlọmọnù fi rúbọ tí ọlọ́run tó fọwọ́ ẹ̀ sókè tí sọlọmọnù di ológun ìran rẹ mọ́mi ìwọ náà lè bá irúgbìn sọlọmọnù náà rẹ 2000 bó o ti ń ṣe ṣe tọmọ ẹ kó ṣe tiẹ náà ọwọ́ lèèyàn fi ń gbárẹ́sẹ̀ lèèyàn fi ń níbi ti rí wa irúgbìn yẹn yóò dùn gẹ́gẹ́ bí kíní ìpèníjà yálà ní ìsàbí ní ọjọ́ ọ̀la ẹ̀yin pákíjì irúgbìn abíyamọ wà ní mo ti jìyà lórí ọmọ mi ò gbọ́dọ̀ tó wá fi ọjọ́ alẹ́ wo bí tún sẹkún tí abíyamọ kì í san lórí ọmọ tí mo jíṣẹ́ jìyà 1005 fún tiẹ̀ kó fún tọmọ yẹn bó o ti ń ṣe irúgbìn yẹn náà ni yóò dùn gẹ́gẹ́ bí ìpèníjà láàrin ìwà àtọ́lọ́run yálà ní ìsàbí ní ọjọ́ ọ̀la ṣé tiẹ̀ kó tún ṣe tọmọ yẹn ẹnìkan wá ń béèrè kí ni account number access bank ni máa kọ sílẹ̀ 00960742211 access bank láàrin iwájú solomon ọlágbèmí ẹnìkan lóhun ti rí kan 00960742211 access bank ọlárin iwájú solomon ọlágbèmí bó ti ń fi sí ọmọ òní kú mọ ẹ lórí ó ní padà jẹ pàṣọ ẹwọ ọmọ tó jíjẹ jíyà fún yóò sì dára fún ẹ tó bá ti ń fi sí pè mí kí n sóre fún àti ìdílé rẹ ẹ àti ọmọ tó bí yóò sì dára fún ẹ jésù alágbàbí wa amẹ.
2: níbi tá a dún fẹ́ pé wòlíì ẹ̀rọ ọba sọ mi fúláfúláṣí mi èmi kí n sóre fún ẹ ó yá.
5: 08033462861
2: ó máa dára fún ẹ bó o ti ń fi sí yẹn wàá dẹ̀ gbádùn jésù ọ̀rọ̀ á ràn ẹ́ lọ́wọ́ wàá tó fàyọ̀ dúpẹ́ pèmí kí n gbàdúrà fún ẹ jésù olúwa wa amẹ. ọlá máa fi parí ẹ̀dá mẹ́wàá ń bẹ lọ́wọ́ ẹ ó ní fìdán bíbá ní ṣífèrè sí ọ̀run sílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tí ayò nílé gbà bùkún ìwọ náà gbìyànjú má san ẹ̀dá mẹ́wàá rẹ bóyá ìwọ náà tó ní ọrẹ kan lọ́wọ́ láti máa fi rìntù láti fi ti ètò ìlẹ́yìn ìwọ náà fi sí bóyá ìwọ náà fẹ́ máa gbé program ìwọ náà tó fi sí gtb account ni ẹnìkan ní ẹ̀yà mobile rẹ̀ kò máa kọ́lẹ̀ 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbèmí ẹnìkan ní òtí rí kan 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọlágbèmí bó ti ń fi sí ọmọ òní kú mọ ẹ lórí bó ti ń fi sí wàá rí àánúgbà dọjọ alẹ dọjọ ogbó jésù olúwa wa pèmí o kí n gbàdúrà fẹ bó ti ó tẹtẹ mú appointment date ní ọ̀rọ̀ bá ṣe tọ́ fún ẹyẹ mú appointment date mẹ yóò sì dára fún ẹ wàá dẹ̀ rí àánúgbà jésù olúwa wa níbi tá a dé má gbàgbé mo bí tuesday mẹ́sàn kan wà mí ní àná pàjá thursday mẹ́sàn kan náà tó ń lọ bákan náà friday ẹyìn tá friday tó ń bọ̀ yìí jẹ́ kí ìmọ́lẹ̀ wa wàá dẹ fàyọ dúpẹ níbi tá a dé mọ mi à ń lọ lé olúwa wọn náà jẹ apàdé mẹ múra jẹ àjọ pàdé tó bá ti mọ kó àwọn èèyàn márùn mẹfà kan dání tó fẹ kọ jẹ ẹfà ni orí ọfẹ yìí a dẹjọ fàyọ dúpẹ ó ti rí bẹẹ kò yí padà jésù olúwa wa.
6: From Lagos, this is
7: Jordan 105.5 FM. This is Jordan 105.5. Station with a voice for entrepreneurs.

rẹ ò ní yàgò. Ayé rẹ ò ní yàgò. Ilẹ̀ rẹ ò ní yàgò. Kò ní di asálẹ̀. Ẹ̀mí àgàn jáde. Ẹ̀mí asálẹ̀ parẹ́. Mo bá òwú yẹ parẹ́. Gbogbo ìwé ẹ̀mí àgàn jáde. Mo pariwo jáde. In the name of Jesus. Sọ pé Olúwa.

0: sọ fún wàrà má sọ fún oyin sọ pé ilẹ̀ mi o sọ pé ilẹ̀ mi o sọ pé gbọ́ọ̀rọ̀ olúwa sọ pé gbọ́ọ̀rọ̀ olúwa gbogbo ẹ̀mí ìyà gan nínú rẹ ó yẹ jáde ó yẹ àdúrà
1: orúkọ jésù ẹni mọ́ o ṣe ní ọlọ́wọ́ ìyá ni o
0: ìyá wọn ẹ lọ́wọ́
2: jẹbi ìyá lọ́wọ́ ọjọ́
0: olúwa mo ní olúwa kílá ó ṣe ẹgbẹ́ omi sí inú rì yálà nínú ike àbínú ìgò kọ́ wà nínú ìrì láti alẹ́ ti sí mọ́jú ọjọ́ wednesday ayaya ẹni tó bá ní etí ohun kó má a gbọ́ ohun tí ẹ̀mí ń sọ o fáwọn ìjọ mo gbàdúrà gbogbo ẹ̀mí ìyàgàn nínú ayé ẹ lórúkọ jésù ó yà gbiná gbogbo ẹ̀mí asálẹ̀ ó yà gbiná ẹ̀mí arúgbó ó yà gbiná lórúkọ jésù ó yà gbiná ọlọ́run ní má jẹ̀mú pẹ̀lú àwọn èèyàn ẹ̀ exodus chapter 23 and verse 26 ọ̀rọ̀ ọlọ́run bẹ fún àwọn èèyàn rẹ̀ ọlọ́run ti mọ tí ó ṣẹlẹ̀ ó dẹ̀ ti sọ àwọn àsọtẹ́lẹ̀ nítorí àwọn àyẹ̀fẹ́ kí ló wí.
3: Obìnrin kan kì yóò sẹ́nu.
0: Obìnrin kan kì yóò sẹ́nu.
3: Bẹ́ẹ̀ ni kì yóò sí àgàn ní ilẹ̀ rẹ.
0: Ẹgbẹ́ mi sà ìlérí ọlọ́run yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìmọye àwọn àgàn tí wọn ò rí ọmọ gbé jó àìmọye àwọn àgàn tí ń kígbe níwájú olúwa ṣe ni a nà ká kọ́lọ́ tó dá lóhùn ẹgbẹ́ mi sà àwọn kan dárì ṣe báwo obìnrin nìyẹn rárá ilẹ̀ náà máa ń yàgàn ẹgbẹ́ mi sà ẹjẹ́ rẹ̀ wò mọ́ mo wà náà wọ́n bá kẹ́yì ní orí kẹ́yì ẹsẹ̀ kọkàndínlógún 2 king chapter 2 and verse 19 kí ló wí.
3: Àwọn ọkùnrin ìlú náà sì rí fún Elisha pé.
0: Àwọn ọkùnrin ìlú yẹn kó ara wọn jọ wọ́n ti ń wá wòlíì ilé tó yà lẹ́nu pé ibẹ̀ náà ni ilẹ̀ ẹ̀jà gbà kọjá wọ́n dẹ̀ mọ̀ ìpẹ́ ìṣòro wà ní ilẹ̀ yẹn kó dẹ̀ pé ilẹ̀ ẹ̀jà kí ló dé tà pé ilẹ̀ ẹ̀jà ní ìgbà tó lọ wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀mẹ́ ilẹ̀ ẹ̀jà wọ́n bà lé ilẹ̀ ẹ̀jà náà wọ́n lọ tẹríba fún ilẹ̀ ẹ̀jà wọ́n ní ẹ̀mí ilẹ̀ ẹ̀jà bà lé ilẹ̀ ẹ̀jà wọ́n sì wá sọ ìṣòro wọn káì wòlíì nílò àdúrà ká mọ̀ ní gàbà ẹ ká bẹ́ẹ̀lì fún mi.
3: Kíyèsí.
0: Yes.
3: Ìtẹ̀dọ́ ìlú yìí dára.
0: Ìtẹ̀dọ́ ìlú yìí dára.
3: Bí olúwa mi ti rí.
0: Bí ẹ̀yin pàápàá ti rí.
3: Ṣùgbọ́n. Omi burú.
0: Omi burú.
3: Ilẹ̀ ṣì sá.
0: Ilẹ̀ di aṣálẹ̀ káì umu àlọ́ àkàtà yìí mi gbogbo ẹni bá rí mi gbọ́ gbogbo agbára tó ṣẹlẹ̀ pàkà rẹ di aṣálẹ̀ agbára yẹn bí lọ́bẹ̀ gbogbo agbára tó lọ sí ilẹ̀ pàkà rẹ tó lọ ìjẹ́tì ẹ̀ pẹ̀lú agbára aṣálẹ̀ lórúkọ jésù agbára yẹn gbiná obìnrin kìí ṣe gbogbo obìnrin ló yẹ kó yà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí a rí lónìí tí wọ́n àrọ́mọ bí akọ ọmọ mọ́ wọn ṣùgbọ́n agbára kan ló wọlé mo ń gbàdúrà fún kan nígbàtí ẹ̀mí yẹn kọlù ó sọ̀rọ̀ jáde ó ní nípa ẹ̀bùn tí ó gbà ní ọjọ́ ìgbéyàwó ló fa wàhálà ó ní kan tí òun sínú ilé kó o gba àwẹ̀ funfun fún ọjọ́ mẹ́sàn-án mo dẹ̀ sọ fọ́kọ ẹ̀ ẹnu ìyàwó ẹ̀ ló ti gbọ́ mú lọlé ẹjọ́ wà ń bẹ̀ fọjọ́ mẹ́sàn-án ẹ mọ jàtà ẹ mọ jẹpo ẹ mọ jẹyọ tẹ́tẹ́ tó jáde kúrò ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ó finú soyún lẹ́yìn oṣù mẹ́sàn-án ó fẹ́ ìgbọ́mọ pọ̀ ó dẹ̀ bí ọmọ ẹ̀ ní august 18 túmọ̀ tí gbogbo ẹ̀ ó ti bí ní august 18 ló bí ọmọ ẹ̀ ẹ gbọ́ mi ẹjẹ́ ń sọ kankan fún yín sá agbára ló mọ bẹ́ẹ̀ yàn jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn companies tẹ́ ẹni tí wọ́n fold up wọ́n àdédé.

0: gbogbo eyin ti e ma e gbo mi sa to ba di ola ma se kankan fun yin lori social media to ba ti di ola ta ba ti se mete lori social media we se kankan fun yin e mo ba e pe mo ti so fun yin iru adua ta ma gba lale oni akase mo n bo nbe to la mo so fe bayi gbogbo eyin omo na te ba n gbo mi te ba ti gbe omi sinu rimoju a se ni ri owuro a ma pare e ninu program ni ola sugbon eyin te ba loro ofe kajo wa ni social media ta ba ti ba program lo e ko card number yi ko ni doruko ko card number e o de le koruko ati bank e si mo fe bless e agbara ti o ke je ka ka to gbowo duro ogboburu kan ba kan ni mo ba duwa loruko oluwa gbogbo agbara to fe so account e dia sale loruko jesu o ya bira anfani re gbogbo ni ba je pe o wo je lo afomo gbo mi ti e ma sai boro la ola ma ni agbara sa iwo ti so be de lo le loju e o le ti pe gbese ti wa nu shop but o ti ro be da gbe omi ma boro la to ba ri pe okunrin ni but o ti n do benin die die e gbe omi e ma bo wa asiri ni ira woli la ma so fun afa mu emi yago kuro nbe afa so ile asale re dile olora ko to sele be o ma lowo woli ninu inna wada ya ha ati ko pe e gba lohun bo ka fidi mu le e gba awon woli re bo ki eyin ko le se rere mo na wo bayi o ya gba yenu re to ba wa ni ilu bele o de n gbo ohun mi bayi o de n gbo ohun mi pe woli ti wa ni bele hey mi mo to duro se oruko o ye ko da duro mo ti kede tele gbogbo to ba na je ona je ka pade ni general event center opposite ogege community ko to de bi junction yen ni bele and abuja express highway yen ibe lati pade o ma ni agbara sa mo expect ye in to ba na ojo mo fe fun oni oru asiri kan oh my god gala muteria bajava loruko jesu gbogbo emi asale ninu aye re o ya gbin na be amen yi tan se ni e ka wuyen ni testimonies
1: baba ipe ni ni jo kan ma wa je ma so kan ni fun omo eti yes ni graduate of yesterday ṣugbọn oju mi ri ama lẹyin igba ti mo pade ni 4 years ago igbe aye ni yato emi gan na yato mo ti fẹyin ti mo ni accident ki loju mi ri ri ṣugbọn nipa ọlọrun ni baba wa laye mu wa laye mo ro gbọ mi aduro mi ti wa o ti mo ma re wa o le ori 111 o le ori lọjọ yẹn níbi sọ̀rọ̀ pẹ̀lú mi ó lè jẹ́ mẹ́ta ní ọrùn pẹ̀lú ọmọ rẹ ọkùnrin ìyàtọ̀ sì débà ọba mi gba òróró wá àtòrí for the first time bàbá lẹ́nu ọjọ́ wùú èmi náà mo ti rí ọlọ́run sí bí ọba orí ìgbé ayé mi yàtọ̀ mo wà nínú àìsàn tí mi ò lè dìde ṣùgbọ́n ní ìsìn mo lo òróró mo dẹ̀ lo omi mo lo my imaginary mantle ti mo se funrara mi atororo funrara mi atomi mo si n believe ọlọrun baba se bi ọba wa yi wa laaye n si fi wa laaye re han mo wa ri message yin loni e seun mo dupe o e ma be e si ma wa títí jésù fìdí tí wà kó gbogbo wa lọ sí ni olóògùn ìṣẹ̀ṣà.
2: Ó káàárọ̀ sáà orúkọ mi ni Janet Ayọ̀dèjì mo ń pè láti Port Harcourt. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àpẹ́sù Mustapha Shebu Ọba. Mo rọ Ọlọ́run lógun ní ọ̀dẹ 17 tó ní ká san àwọn ọrẹ. Ẹni tó bá lè san 171, ẹni tó bá lè san 17,000, ẹni tó bá lè san 1,700. Ilé tí agbára mi ká ìlú náà san káàdì, èmi náà rówó àtẹ̀mí náà lọ́rọ̀. Mo rọ Ọlọ́run gbogbo Ọlọ́run àpẹ́sù Mustapha Ga òṣìṣẹ́ Ọlọ́run lọ́gbà ẹ̀ṣẹ́ èmi náà dúpẹ́ èmi náà rówó ọ̀dọ̀ ẹ̀ṣẹ́.
3: Praise the Lord. Oruko mi ni Mrs. Awepe Omolade lati Ijo Olufo Ape. Mo dupe lowo Olorun se bi oba. Oba to ti mi leyin ti ko ti mi loju. To mu mi lo si ipo loyun. Lara tanafia ko je kara mi mi ko je ki ri imira. O de mu mi wa si ipo irobi lara tanafia. Ni ojo Thursday ni mo to sese wa fun program 33 years anniversary ti baba wa nse. Nigba to di aro Friday kin to kuro lati ma lo si bise mo yipo ile anu le meta mo gbadura bipe kọlọrun ko so mi laya tọlafia kọlọrun ko se ni rọrun fun mi tori scan fun mi ni scan akọkọ o fun mi ni September 6 elekeji fun mi ni September 7 gbogbo igba yen be keri omo omo mi titi di aro Friday gan ko mi ri kọkan but eniti mo register si odo e ni hospital ti mi lo but si wa worried bipe omo na ti wa post date ju ipo ma to pe ose meji o se ti fe je ki ibe gbon ko wa lokan te ninu do mo sa kon fi gbagbo bi pe ko ni si nkokan mo sa ra owo pastor wa ni mo fura pe won ba mi bless e mo nu mo fi n pa inu mi pa to di aro Friday mo ri baba wa ninu oluwa gbogbo wole mi lori won de gbadura fun mi pe wewe la ma gbo mo ni gbagbo ninu oro yin ko to di gba yin mo ti lala ti mo ri baba loju orin ti won so fun mi pe wewe la ma gbo so mo sa di awon oro yin mo sise pe wewe la ma gbo ko ni si irun nigba to di ojo Sunday mo dupe lowo Olorun bo se je pe nurse gan o ti so ri pe tabati ibo o ti si to jẹ pe mi ibimọ yẹn lọjọ Sunday yẹn boya a ma opting fun CS mo sa mi so anything mo kọ sa sọ lọkàn mi pe Ọlọrun ni jẹ ki mi wo CS mo ti wúre mo ma sọrí baba ṣe bi ọba dẹ ti sọ fun mi pe wẹrẹ la ma gbọ mo ni gbagbọ ninu yẹn mo wa ra omi Bethsaida so mo sa mu omi Bethsaida yẹn bẹ́ẹ̀ mo ṣáà pọ̀ lọ́run ṣe bí ọba wá ṣe fún mi ní rọrùn ọlọ́run ṣe bí ọba àwọn mọ̀láíkà tó ń bá bàbá ṣe bí ọba ṣiṣẹ́ ẹ bọ sójú iṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní ọjọ́ Sunday kó tó di aago méjìlá mo bí ọmọbìnrin làǹtìlàǹtì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o praise the lord.
4: Dadi emi na si bẹẹri o mi ni dun gan ẹni ọlọrun náà ni o láti máa gbòòrò gba ta wá sílé fàpẹ ta wá níjọ Friday yìí ẹni ká na fóònù wa sókè ká lọ gbà láti mo gbà láti o mo gbèsè kan ọ̀nà méjì ni gbèsè ni mo dẹ̀ bí ọlọ́run lífàkọ náà mi sí gbé ọlọ́run kúrò gbèsè yìí ọlọ́run bí bàbá mi san ọlọ́run ṣe bí ọba ti san lé mi lé mi yìí ó dẹ̀ san méjèèjì pé mi ń jọ ẹ̀ inú mi ń dùn ayọ̀ mi kún 190 ó dẹ̀ kejì bàtà tẹ ní ká lọ kẹ́ẹ̀tẹ́ ní ká 190 ni inú fàpẹ̀ ẹ ká lọ fi ọwọ́ rí ó tún bá dùn ọdún mọ́ ni ká tẹ̀sẹ̀ jù ìgbà tí mo délé alẹ́ sátọ̀dẹ̀ báyìí mo sùn ìgbà tí mo sùn lójú àlá mi mo bá rí i pé mo lọ tọ́ílẹ́ẹ̀tì mo lọ tọ̀ ní tọ́ílẹ́ẹ̀tì bí mo ṣe ń dun sọ àwọn kọ̀ọ̀kan jáde wọ́n ń jábọ́ ní ara mi ó wá dàbí ìjàdó ó wá dàbí kí wọn fi snapper ó fi kó ti fi freeze wọn wá já kó lẹ̀lẹ̀ bí mo ṣe rí bàtà yẹn ń bá kó bàtà yẹn bá bẹ̀rẹ̀ sí ní kò bọ̀ wọn sí mo bẹ̀rẹ̀ sí ní kò bọ̀ wọn pé mo ṣe bẹ̀rẹ̀ sí ní kú nìyẹn o bẹ́ẹ̀ pé ògbà báyìí á máa jámi jámi àpòbú wọn máa ń jábọ́ dànù sí bẹ́ẹ̀ báyìí bọ́lá ń ṣe bí ọba ṣe dùn tó yìí ẹ ṣègùn ìsàmúmọ́ lóore o.
0: mo sọ̀rọ̀ lórúkọ olúwa tó dá ayé àti ọrùn ayé rà dìde. àmì yẹ kẹrẹ gan o ayé rà dìde. ayé ẹ máa dìde. sórí ọlá yẹn wọn pe kíni kan ní sacrificial offering mo fẹ́ kó o ṣe lọ́la gbogbo tó bá ná ọjọ́ náà lọ wá ₦500 tó bá wà lórí àkáǹtì tó fẹ́ transfer mọ́ wùlẹ̀ dààmú ara ẹ̀ fóònù ló máa mú dání mo fẹ́ fi gbàdúrà láàárọ̀ la mo fẹ́ fi gbàdúrà gbámísà ìláìsà ó bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ àwọn ọkùnrin wọn yẹn wọ́n kọ́ra àwọn jọ́nì wọ́n mọ̀ pé àwọn ilé àfàwọn òwà òkè wọ́n ṣiṣẹ́ but wọ́n láṣeyọrí wọ́n ṣiṣẹ́ but wọ́n lè kójọ́ àìmọye òbí bàbá tí ò ti sanwó iléèwé báyìí iléèwé àwọn ọmọ ẹ̀ ó lè ń sá eré ẹ̀ kò fẹ́ jẹ́ gbèsè bọ̀ kò rọ́bọ̀ ẹ̀dá aṣálẹ̀ ni lásánkọ́ ọ̀làyẹ tó bá ní ọjọ́ náà make sure pé ₦500 ó wà lọ́wọ́ ẹ̀ tàbí kó wà lákàntì ẹ̀ tá a bá ti ń parí program ọ̀nà tó bá send ẹ̀ sákàntì ni kó máa wá kàbínà yìí rà ń ná mo tàbí gbẹgbẹ náà yà mo pàṣẹ gbogbo agbára dín lọwọ ó yà gbìnà bẹẹ. oh my god ó yà gbìnà bẹẹ. ó yà gbìnà bẹẹ. láàárọ̀ ìjọba ti wa ni bene n to ba na ojo na oja pade o ma ni agbara sa la la ma wa lu badan in to ba na o je o na o ah mo like bible ni ngba mo kabi kan psalm 113 verse 9 mo like e gbogbo eyin te n wo jolo afomo e gbo ti bible wi yes
5: omo agobirin gbe ni ile
0: omo agobirin gbe ni ile
5: lati ma so ni deju iya awon omo
0: eh loruko jesus o ya lo loyun
6: amen
0: ah iwo aganye won le ko lo tuju ka won ti le ti fun oloruko nile oko won le mere ni oporun lo nbi mo si eyi wa mu ki banu je wonu okan re ma banu je ma o ma sore ti no lai pe yi o wa di mama iyanu mama aseye mama adayo

0: ogota in 60 years una ni won se ni alaye pe e je anfani owo ti gomina Oyebanji to gbe kale yo fun ise takun takun eleyi ti e se ni if lara awon eyan papa julo ni gomina ni ise kekere ko ni oluko nse ni awujo papa laarin awon ti awon na di gomina loni pe bi o ba si oluko ni awon gan ni debi ti awon wa loni o nbe nu we royin laaro Vanguard na leti ba ni ekunrere won ni enikan re to je osise fun orilede America to tun sise po pelu eni to ti gba kan je igbakeja re orilede Nigeria yi ni eyan Atiku Abubakar eni na ba sise sugbon ni yi o je olugbe orilede America be na lo tun je pe ibe na lo tin sise pelu ijoba America talentan so Ivan Batten Montagu o na lo salaye wi pe to ewo esun owo kan to $57 million o lo ma gbe si waju are Bola Ahmed Tinubu ati eni to ti gba kan je minister fun igbokegbo ojo ofurufu iyen Femi Fanikayode on na ni won ni awon mejeje o wipe dadan na lo je pe won gbudo mo bi owo ohun bi won se san latari esun tun o gbe si iwaju are ati Femi Fanikayode gege bi ohun ti won se ni alaye sinu weroyin laaro toni eba ninu weroyin Daily Post nbe nbe laaro ise ri wike won lo ti lo se ipade po pelu asare dokun bo o gege bi eto idibo odun 2027 bo se tin sunmole die die minister fun olulu ile wa iyen so wike lanojo aje monday na ni won ni o gba eni ti o ti fi gba kan je ogagun iyen ta mo si militant leader asari dokunbo won ni o gba ni alejo pe you are welcome my brother come and sit down won ni nile re to wa ni Port Harcourt na lo ti gba lalejo ti won ti foro jomi to roro o oni se ri eni ti o je omoye ninu egbe oselu APC ni ipinle Rivers iyen Kingsley Chinda
1: every day till payday are here.
2: Your favorite tunes FM. Are just a click away. You feel it? Jordan FM. Now and turn up.
0: Lọ sí ilé wike sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí wẹ́rọ ṣe ní àlàṣe nínú ìpàdé ọ̀hún ṣe gbé jáde wọn ni àsáré dòkunbọ̀ àti àwọn lẹ́nu lọ́rọ̀ ní ìpínlẹ̀ Rivers òun náà ló jẹ́ pé wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú balógun olúlu lẹwa ìyẹn ìsan wike ìyẹn náà wà nínú ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn Daily Post olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC gbadébọ̀ Rhodes ó sọ̀rọ̀ láàárọ̀ ti ṣàlàyé pé ìwọ̀sí ni fún àjèjì kankan láti máa sọ wípé Èkó kìí ṣe ilẹ̀ bàbá ẹnìkan ó ní fún àwọn tó bá sọ pé Èkó kìí ṣe ilẹ̀ ẹnìkan tàbí ilé ẹnìkan ó ní kí wọ́n lọ tún èrò náà kí wọ́n lọ tún èrònú wọn kí wọ́n tún pa òun nítorí pé láti ìpínlẹ̀ ni Èkó ti wà tó sì jẹ́ wípé àwọn kan náà ni wọ́n ní ó ní ká ní bẹ́ẹ̀ kọ́ ni ó ní àwọn tó ń pariwo pé Èkó ò lolúwa ó ní irú àwọn ẹni bẹ́ẹ̀ ó ní wọn kò mọ ohun tí wọ́n sọ ni ó ní gbogbo àwọn tí wọ́n pariwo pé kò sí èèyàn kan tó lè kó yìí ó ní pé ṣé ibo lẹ́yìn ti wá ṣùbẹ́yìn náà wá sí kó ní ó ní ṣùgbọ́n àwọn kan ni kò sí bó ṣe lè wù kó rí o ó ní ọwọ́ àwọn kan ni ilé Èkó yìí wà tó sì jẹ́ pé àwọn kan ni wọ́n ní Èkó ó ní ẹnikẹ́ni tó bá ti wá sọ pé Èkó lolúwa ó ní pé irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n yé pariwo ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde síta torí pé ẹni náà ò mọ nǹkan kan ni kò sí mọ ìtàn ó ní pé ìyàtọ̀ tó wà níbẹ̀ ni wípé ará Èkó wọn kó èèyàn mọ́ra púpọ̀ ó ní ohun tó fà á nínú tó fi jẹ́ pé irúwà ògiri wá òun náà ló jẹ́ pé ó pọ̀ pé ṣùgbọ́n kéèyàn kan bá wá jáde pé kò sẹ́ni kankan eléyìí tó ni Èkó ó ní Èkó àwọn máa ń sọ iléèbó kan ní Nomas Land ó ní kò sọ̀rọ̀ ńbẹ́ o ẹni tó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn fún ipò gómìnà ní ìlú Èkó ìyẹn gbadébọ̀ òun náà ló ń sọ eléyìí ní ó sọ di mímọ̀ ó ní àwọn tó ń pè mí ní ọmọ Igbo wọ́n fẹ́ da ọkàn àwọn aráàlú rú ni o gbadébọ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ wo ẹjẹ́ ń sòótọ́ fún yín ó ní ṣe rí àwọn kan ń pe èmi ní ọmọ Igbo lóòótọ́ ó ní ṣùgbọ́n òun gbàgbọ́ pé ṣe ni wọ́n fẹ́ fi da ọkàn aráàlú rú ó ní ọmọ Yorùbá tó dájú ni òun àti wípé òun kò fi ìgbà kankan k kede eya miran gege bi orirun ohun ju ile ati eya yoruba lo oni ewo ile yoruba ni ipinle eko sire awon kan lo ni eye so wipe no man's land ni ile eko mo oni be ni ke ma so pe boya ohun omo ibo lohun olohun se ibo pe abi yoruba boy emi ko mo so ngwa nu we royin daily post laaro toni

Peter Obi ẹni tó jẹ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú NDC fún ìgbáradì ọdún 2027 ó sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní kìí ṣe gbogbo nǹkan ló nílò ẹ̀rí tàbí dúró lórí ẹ̀rí ó ní àmọ́ òun sì ń dúró lórí ọ̀rọ̀ pé ṣe rí ìbò èsì ìbò tó jáde lọ́dún 2023 ó lóun lòun jáwé olúborí rẹ̀ ó ní kò nílò pé bóyá kí gbẹ̀rí jáde mi ì lẹ́rìí ó ní kìí ṣe gbogbo nǹkan náà la nílò pé gbẹ̀rí ẹ jáde ẹ̀rí ẹ ló lè gbì ẹ lẹ́yìn ó ní kìí ṣe gbogbo nǹkan ó ní ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé lọ́dún 2023 o ètò ìdìbò tán dìyẹn ìdìyẹn fún ipò ààrẹ lọ́dún 2023 ó ní òun mọ̀ pé òun lòun borí Peter Obi náà ló so eléyìí di mímọ̀ láàárọ̀ tòní inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ti bá láàárọ̀ tòní wọ́n ní ààrẹ banújẹ́ gan o wọ́n banújẹ́ gan lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo látàrí ọkọ̀ ojú òfurufú eléyìí tí wọ́n ní ó tí àwọn èèyàn pàdánù ẹ̀mí wọn lé lórí inú ààrẹ bàjẹ́ gan nínú àtẹ̀jáde tí Kẹ̀yàmọ̀ fi síta lọ́jọ́ ajé òun ló ti ṣàlàyé pé ọkọ̀ òfurufú náà pòórá lásìkò ìrìn àjò láti bìíní lọ sí Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ìrìn àjò ọkọ̀ òfurufú ọ̀hún kó tó di wípé wọ́n ní ọkọ̀ òfurufú náà ló lọ ṣe kíni ló forí balẹ̀ sí ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní wọ́n tó 30 náà ni wọ́n gbẹ̀mí mì kódà wọ́n ní ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó súnmọ́ bùba àwọn ọmọ ogun orí omi kó tó di pé àwọn èèyàn rò pé ẹdúró náà kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rù nígbà tó máa débẹ̀ náà rí wípé ọkọ̀ òfurufú àwọn ọmọ ogun orí òfurufú ngangan náà ni ó ṣẹlẹ̀ ló balẹ̀ o kó tó di pé wọ́n á ní ẹ̀rí láti jà súnmọ́ o a lè sọ bóyá kiní yóò búgbàmù àbí kò ní búgbàmù gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe sọ ṣùgbọ́n wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní bàbá banújẹ́ gan lórí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ síta láàárọ̀ tòní ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé ìròyìn náà o ẹ̀ lọ gba ṣéǹjì rẹ̀ ẹ̀ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní.

ni ọjà pàṣípàrọ̀ nípa owó lẹwa tá ń ná wọn ní owó náírà wa ó ti wà ní 1357 sí dọ́là kan báyìí ó ní ọjà pàṣípàrọ̀ owó gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé tẹ́lẹ̀ náà ló jẹ́ pé náírà sí dọ́là 1362 náírà ló wà sí dọ́là kan wọn ní ṣùgbọ́n báyìí ó wọn ní owó ọ̀hún náà ló jẹ́ pé ó tún ti wálẹ̀ díẹ̀ sí ìyún ni pé adúpẹ́ ń wálẹ̀ díẹ̀díẹ̀ ń já díẹ̀díẹ̀ kó ń lára ẹ̀ ń já díẹ̀díẹ̀ wọn ní ṣùgbọ́n báyìí ó 1357 sí dọ́là kan òun náà ni owó náírà wà sí dọ́là báyìí ká máa dúpẹ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì dìnà yóò wọ 200 naira sí dọ́là kan ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà ń bẹ̀ vangard náà ni mo ti rí ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí

0: Ọjọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá ti padà sí ìlú Abuja gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ yìí Plasma Times náà lẹ́ti bá. Bákan náà wọ́n ní Adeleke ti buwọ́ lu Ọ̀ṣun Park Management. Wọ́n ní wọ́n ti buwọ́ lu gẹ́gẹ́ bí òfin. Bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọ́n kò rojú sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ó wà nínú ìwé ìròyìn náà Plasma Times lẹ́hàn lẹ́ti rí láàárọ̀ tòní. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé àwọn èèyàn ti ń pè wá ń bọ̀ aṣojú ìpínlẹ̀ láìpẹ́. Wọ́n ní àwọn àjọ EFCC wọ́n ní wọ́n ti gbé owó kan tó tó ₦107 million eléyìí tí wọ́n rí àti àwọn ohun ìní tí wọ́n rí wọn ni wọ́n ti gbé kalẹ̀ fún ìjọba àpapọ̀ báyìí. Ìlú Èkó náà ni wọ́n ti rí látàrí àwọn tí wọ́n lo ayédèrú tí wọ́n fi kó ọrọ̀ jọ bà níbẹ̀ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé láàárọ̀ yìí. Wọ́n ní àwọn ọlọ́pàá ọwọ́ wọn ba ẹnìkan tó jẹ́ àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú NDC látàrí pé ó gbébọn dání. Kí ló tún fi bọ̀n ṣe olóṣèlú kọ́ lọ ń ṣàánú ilé náà máa fi ṣojú òpó 09096000335 ẹ káàárọ̀ oje.
1: MC Irawo.
0: Nigeria my country.
1: Ká máa bí ó ṣe fún ọ.
0: Àmì ìbàmí ẹ káàárọ̀ sá orúkọ yín àti Peter ti ń pè wá.
1: Olúṣíjú ọ̀nà ló ń sọ̀rọ̀.
0: Láti bọ̀ sá.
1: Láti yọ wọn sá.
0: Ẹ káàbọ̀ sá.
1: Tẹ̀rí ẹyẹ kí lèyìn náà kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa òbí. Àwa tó mọ wa tí ò gbé ní ìlú wa. Irú Spivor tó fẹ́ ṣe gómìnà ìlú Èkó nísìnyí. Tó jẹ́ pé àfihàn Yorùbá bó tiẹ̀ ní gbogbo nǹkan tó yẹ kó ṣe ìyẹn nìkan náà ni wọ́n máa lo ìgbé ìṣẹ́. Tó ṣe gbogbo òbí káwa náà ká fi yẹn sí. Ká jẹ́ kí èdè ìlú wa kó jẹ́ àkọ́kọ́ fún àwọn ọmọ wa. Àmì àwọn yòókù náà ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe lórí wọn.
0: Àmì o, ẹ ṣeun sọ, ẹ ṣeun bàbá, ẹ ṣeun. Èdè Yorùbá àbédè Yíbò ni àbédè Haúsá ní kẹ́ ẹ máa fi ká ọmọ yín ẹjọ́ gbédè yín. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: MC Ramọ.
0: Present sà.
1: Ẹ kú àtúntò náà látàárọ̀.
0: Ẹ wò àwa nu.
1: Ọ̀gbẹ́ni Benjamin láti Jù Station.
0: Ẹ káàbọ̀ sà.
1: Mo bá Nàìjíríà lápapọ̀ kẹ́dùn fún ìjàmbá tó ṣẹlẹ̀ ní àná ní ti Ondo State. Ọlọ́run jùlọ bá dáwọ́ ibi dúró. Ọlọ́run dẹ̀ tu àwọn ìdílé tó kàn Ọlọ́run tù wọ́n nínú. Tó nípa ti ọ̀rọ̀ àwọn gbósùmọ̀mí ilé ìtọ́ pa ní ọ̀wọ̀ side inú mi dùn. Ọlọ́run máa fún àwọn sójà wa ṣe bẹ́yẹn. Ó ti pẹ́ tọmọkùnrin fi ń dà wá láàmú lérí àyẹn. Ọlọ́run jùlọ èmi gan mo máa ń bẹ̀rù àti lọ ilé mi.
0: Láti lọ
1: orí ìṣòro tó bu sáìdì bẹ̀rẹ̀ ìfàfẹ́ wọ́n sì jí nígbé ti pọ̀jù ńbẹ̀.
0: Ọ̀sọ́ bẹ́ẹ̀.
1: So ọlọ́run máa mú wọn ní kankan lẹ́yìn.
0: Àmì sọ ẹ ṣeun sà.
1: Ẹ ṣe gẹ̀ẹ́dẹ̀ kó àtúntò ní látàárọ̀.
0: Yes sir, thank you sir, bàbá wa. Yes sir, 09060633352
1: 09060633352.
0: Ẹ káàárọ̀. Ojúmọ́ rè o.
2: MC Ramọ wa.
0: Present sir.
2: Kò ní sóyún ẹsẹ̀.
0: Àmì o.
2: Àlàgbà tí a ń yò bàbá àwọn bọ́ọ̀sì láti òkè jò.
0: Bàbá ẹ káàbọ̀.
2: Àkọ́kọ́ náà lórí Peter Obi. Àjàní èsì ní ìsìn ìjẹ́ lọ́dọ̀ ẹ̀. Kọ̀ ọ́ sí 27 sí ń bọ̀. Ó tún sọ pé ìmọ̀ tó jáwé olúborí ní 2023. Kọ́ padà lọ 2023 kọ́ lọ́jà rẹ̀. Ìyẹn ẹgbẹ́ ìjà rẹ̀. Àwọn ọmọ ológun wa tí Ọlọ́run sọ pé fi orí fún wọn bó ṣe rí abá nàìjíríà kẹdùn ọlọ́run ọba wa ti máa bẹ́ẹ̀ ìlú rẹ̀ òní tọ́sí wa nàìjíríà náà ọlọ́run ṣàpín jẹ́sẹ̀ fún àwọn tó jẹ́ pé àwọn ẹni dáàbò bò wá ọlọ́run dáàbò kó túbọ̀ máa dáàbò bò wá o tó ọjà gbogbo àwọn èèyàn wa ọlọ́run ọ̀rọ̀ wọn lójú ọ̀rọ̀ méjì bẹ́ẹ̀ lọ àgbẹ̀tò rọ.
0: Nínú ìwé ìròyìn punch náà ni mo ti rélé wọn ní arábìnrin kan ló sunkún síta pé kí ìjọba àpapọ̀ kan dákun wọn mò ń wà lára ọmọ tí wọn lọ sìn rúùlùú táwọn ajínigbé jí gbé wípé àtọmọ òun àti gbogbo àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ kí ìjọba dákun kan dé ní àlàáfíà pé kan jọ. Ẹ lọ́ ẹ káàárọ̀.
3: MC Àwọn Káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ iléeṣẹ́ àwọn àmì òkìkè.

0: Exato.
1: Aí, na verdade, há uma lá da... Aí, se for no ar, já me... Eu não sei, mas eu não sei, mas eu não sei, mas eu não sei, mas eu não sei.
0: Hello? Ah, until la ah, really. 0906003352. Hello, Ekaro.
2: Hello?
0: Ekaro, I'm Bell.
2: I'm going to go to the hospital. Sẹ́rí tí ọba ń ṣe àwọn iṣẹ́ kan wọ́n máa ń ta ọkọ̀ ní consultant. Consultant engineer wà consultant ẹ̀rọ gbogbo ohun tó wà lára pé èèyàn pátápátá àwọn ènìyàn tó pọ̀. So ẹ̀rọ ó bẹ́
3: good music and vibe.
2: Ó bẹ́ mẹ́rin péré.
4: Awesome talk every day, all day
3: on Jordan 105.5
4: Innovation
3: FM
4: Radio has never been.
2: I'm going to go to the British. Sẹ́rí ẹni tó bá ti ń sọ pé èkó ìṣèlú wọn ti àgbẹ̀ ẹni tí gbogbo ọ̀ṣì wà nínú ẹ̀ síbú wọ̀ àwọn tí wọ́n fẹ́ wá gba èkó ń gbà yẹn náà ẹni tó wà nínú wọn ìyẹn ṣé wọ́n rí ṣe ni ṣáwọn wọn tẹ èkó dóni ṣáwọn wọn tẹ bí ìdóni. Èkó tó jẹ́ pé ìwọ gan wá síbẹ̀ orí pàrọ̀ ìyá wà níbẹ̀ bóyá oyáwó mọ́tò wà síbẹ̀ ni ìwọ gan.
0: Ṣeun bàbá wa lórí ti ìjàmbá ọkọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ Ondo Ayédàtiwá náà sọ̀rọ̀ wọ́n ní kìí ṣe pé wẹ́dà ló fà pé technical problem ló máa jẹ́ gẹ́gẹ́ bí ohun tí gómìnà Ayédàtiwá sọ lórí ìyàn. Ẹ ló ta ló wà ń bẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sáà ó ìfìyànjú Adékọ́lé láti fẹsẹ̀ wá pọ̀.
0: Ẹ káàbọ̀ ìyá mi, ẹ káàárọ̀ mọ̀.
5: Ẹ káàárọ̀ sáà ó pè tó.
0: Yes ma.
5: Ẹ láwọn ará wa tó. Kẹ́rìlẹ̀ ni mo fẹ́ kọ́kọ́ dá sí oyin tí Ondo ṣe sí nípa ti Clinton ló já ni. Kó má jẹ́ pé wọ́n ti ṣe ìjàmbá kan sínú tírẹ̀nì yẹn. Ó yẹ kí wọ́n máa fi kọ́ máa yẹ ọkọ̀ wọn ò fún tó gbé jáde. Bóyá bọ́ọ̀bù wà nù bẹ̀yìn. Tọ́ ti fi ṣe kà síbẹ̀. Ọlọ́run ìjẹ́ kárí irú ẹ̀ mọ́. Ǹjẹ́ nípa ti àwọn tí ṣàlẹ́ Èkìtì ni tó bá jẹ́ 200,000 ni gọ́ọ̀nà yẹn fẹ́ fún wọn kó jẹ́ kó kárí kò sí títà tí kì í ṣiṣẹ́ kò sí kíláàsì tó máa rin tí títà máa wà tí ò ní.
4: This excited. This is Jordan 105.
5: Kàní àbájọ gbélé.
4: Ó ní
5: àwọn tíṣà pẹ̀ wọ́n tó ní the beginning of their life. Ó fún wọn lówó kí gbogbo wọn wọ́n gbowó.
0: Èkìtì yẹn 70.something million naira ló gbélẹ̀ fáwọn tíṣà kì í ṣe mọ́tò.
5: Ok. Ó ní pàjọ́ kó kárí gbogbo wọn pátá.
0: Àwọn tó gbé
5: wọn. Kọ́n máa fi ṣètò olóṣèlú.
0: Ẹ ṣeun ma.
5: Àwọn tó pàjọ́ kó kárí.
0: Ẹ ṣeun yá.
5: Then nípa ti ọ̀rọ̀ Ondo State nínú igbó yẹn ṣe dá sọ́gbó wà. Báwo lọkùnrin yẹn ṣe ráyè wọnú igbó yẹn tó ráyè dàbílẹ̀ kalẹ̀ síbẹ̀. Ní gbogbo State Ondo ní aṣọ́gbó. Kó má jẹ́ pọ́npọ́n yẹ̀ wọ́n wò. Kó má jẹ́ pé àṣẹ aṣọ́gbó gba ìbọ̀dì. Kálejò kan máa ráyè dàbílẹ̀ kalẹ̀ ń bẹ̀ yẹn. Aṣọ́gbó wà ní Ondo State. Kó má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́ Ọlọ́run fi yẹn lé wọn lọ́wọ́. Ẹ ṣe àbáyébọ̀ náà máa fún wa ṣe
0: o. Àmì àmì ẹ ṣeun ma. Ẹja máa gé pépè pé o. Ìròyìn tá a bá fẹ́ mú bó jẹ ọkàn bó jẹ méjì ẹja gé kékèké ẹ lọ́ ẹ káàárọ̀.
6: Ọ̀rẹ́ jí ń gbé láṣẹ Ọlọ́run.
0: Àmì sà.
6: Bàbá tí láti ìjọba ayé pé láṣẹ kàwá. Ẹ kú ojúmọ́ sà.
0: Ẹ káàbọ̀ sà.
6: Yes, sir. Ti awon ologun le ma so ni ti a ba ri lati se iwaji ko ti lo fa kini ye to ba lo se se to boya inu ero kini to ja bo yi lo je ko ti ni ko ta ba ko ti week be ta ba ri ru emi to ba wa ku to ba si se eja ta ni scrap se to we ba ka to ba je yoko ka mo pe ohun lo dangagia o to yin ji oni to ko a ko fe mi fo ti o sugbon a mo to ri ta ba buru to kini na gba ta wa re wa de ele ele fe change ta wa bi nkoko titi awon ologun e na o lo fa o olorun lo le gbogbo wa lo to baba ti lati jogbo aye pe
0: a se un sa
6: se ka wa god bless nigeria
0: god bless us god bless us ma se ka wan ijebu aye pe e seun go ni baje won ni awon nkan to ba ti je pe bi oko oju ofurufu oko orile ti joba ba ti ko ma yewu to ba ti pe nkan ti nse ko ta kan kan fi tun ito ba wa nle se abi abi ka bo we hello
7: baba boy
0: e ka bo sa
7: e ko pada wa
0: o e ba se papa papa
7: o ke te tele na ni mi ma tele ri pe mi o ke mu je yo kan si meji lo ma fe tun fun elomi laye ni so lo wa je tin pe pada ni mo fe so ni ti awon ti mo to won jida so ni ni benue se ti o ye ki igboya ko se to yen o ye ki mo seto awon boya bi ro safety abi kene kan ni o jo ka jo lo pa ri omi ti o ma wa ni bi te ba tin lodu nla ti a lo gbe okada bi almost 40 okada ti a gbe sinu oko ti o ni faya fe pori omi ni ti rin
0: eyan go na ti wa wa ni
7: Olorun
0: ma so wa
7: bi
0: bayi oba se ya
7: se
0: ya
7: na
0: ma se ra re o be n ti be lo be lo e seun baba boys lato
8: gidu yin te yin
0: na se
8: mi na nkai fi
0: die la ro e lo e ka
8: ro e ka ro hello hello e ka ro
0: yes sir e ko eto baba
8: eh e je ki ti ma fi gbe ija siju ta won soja yen ko lo nti awon ebi won ninu
0: amio
8: eyi to kele oni toro rufa erusho ya bi oruko ogbe niyan
0: erufa
8: ki se dara erufa iko ki o ti so pe eko o so pe no man's land
0: gbadebo
8: eko be gege di eni kan se so eko niyan fa won omo yoruba o kala wa nbi ti je pa won omo fiti o se se ko jo omo yoruba lo to ko pe ju ko je pe baba e gangan ni o ba ni gbo ko sari daju en ti o le ka bo la to ko ni dan e pe ni mo fi wa ta ma so le nu ko ti gbo e de ni ta nso ajiji ni won je ati se di mo ibe ni le ti wa ko e ko to
0: e seun sir come do la lati ko tun e seun baba e ma ja se de nu ka ma sa sanu asa ti ede wa gbudo parun e lo e ka ro
8: e lo ka ro
0: yes sir
8: ela bi ni nko lati robin yo
0: e ka bo so
8: o ku se
0: yes sir
8: eh mi ka ni eh owo ti baba wa firu buru o pe fun mo se pe yi olopa ati owo soja oni ka dupe lowo won o olo aje ko wole le keji o
0: oh
8: e se o
0: e da sir o da en je wa ri royin yen na e ti mo so nbo o se se o de o ma wa mo le ale ka ro
9: e ka ro sa
0: e ka ro
9: in be lati oro wipe
0: okay se
9: ke to ni pe to n ba tun pe bi baba wa ro mo so iwo eyan le ko gun lo ni mo pe n to se ni nigeria pe bi pa awon eyan pe ale keji se ri bi da obi o ya ko ti gba gun nkan to se re seyin o ko iwo to n bo I do ti lo ti lo ale ke ta se ri be mi ga
0: ben
9: e mi o ma ri e lo do wa mo ko ti lo do wa mo ki wa mo te ko ko si oko e ri kan lo do wa mo
0: Ya yin ma mu ajoba ti sa lo ajoba re mi e lo e ka ro
8: e ka ro
0: e ka ro
8: akuse
0: yes
8: tori lati mosan
0: ki la pe
8: tori lati mosan
0: lati mosan e ka bo sa
8: so ri ti eko le mo fe da si
0: okay sir
8: se emi to ta ba ti si di kon se ti so mo ibe ni ni America omo Africa o le je oyi ni be o je adari won ni be won ni ke so mo be se ta ni ka se won se an si ti a se Olorun da e yo se ko bi o se da Adam ati sa se da si se ko ni se bi oru ni won fi e ko se tori omi to wa be ni won si se ti won fi ko wa lo si oru lohun emi ti mo so re yi 1950 ni agba je ni ilu obi mi si Ata bela ti jet. Se en te ta ti bisi di kon.
10: ọmọ bẹ ni èmi rò pé ìyẹn kò jẹ èdè yẹn nìkan ni mo gbà pé ibikíbi ká máa kọ èdè ara wa kájọ kan mo wá pọ nípa èdè wa àlàáfíà
0: sà. Ẹ ṣeun sà bàbá wa láti mọ sàn ẹ ṣeun gan sà ìjẹ́bú nù ìjẹ́bú mọ sàn ẹ ṣeun ẹlú ẹ káàárọ̀.
11: Ẹgbẹ́
0: sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́lá
11: lọ́pẹ́ títí.
0: Yes, ma. Bola lata kute eshun. 0906003352. Present, ma.
12: Láti pàtí ìṣòro tí ń pè pèpèpè ní sísá bí ṣọlá tẹ̀wọ̀ láti gbogbo.
0: Ẹ káàbọ̀ ìyá mi, ìṣẹ́jọ́ mi.
12: Wọ́n máa mọ̀ ẹgbẹ̀rún ṣáàrí pé mo gbọ́dọ̀ kò tọ́jọ́ iná ṣáàmì.
0: Ìdúná
12: ṣe pé àmì dùn lágbára ọlọ́run. Pẹ̀lú àkọ́kọ́ tí mo ń bọ̀ mọ́ kí gbogbo àwọn ẹbí àwọn ológun yẹn má kọ́kọ́ ṣe tọ̀rọ̀, ó lè jẹ́ pé nǹkan ti ṣe ilé yẹn tí wọ́n tètè
0: pẹ̀lú
12: ẹ̀hún kọjọ kí bàbá wa lóòótọ́ tó bẹ́ẹ̀ pé méjìlá ni àbẹ́yọkọ ẹgbẹ́ kákún ọ̀pọ̀lọpọ̀ ta ní ìròyìn ọjọ́ orí ẹ̀ ìyẹn wà lọ́dọ̀. Mo wá fi àpò ìtọ́ fún gómìnà ọ̀ṣun tẹ̀ tàbí tìbú ni tó fọwọ́n tó ṣàánú nǹkan
0: ẹjọ́
12: mẹ́jọ pátápátá lọ́pẹ́ pẹ̀lú àwọn olùkọ́ kó péjọba lóòótọ́ máa mọ̀ pé àgbàgbàjúra wa lọ àkọ́bí mi lágbọ̀n ni lọ́dọ̀ lómi.
0: Bẹ́ẹ̀ni
12: tó kọ́ ṣé bẹ́ẹ̀ kí everybody dùn inú mi lè dùbí ṣe gbọ́ yẹn wà láì nǹkan tó dá.
0: Ẹ ṣe mọ̀ hello. Ojú òpó yẹn ni wọ́n ti là 0906003352. Ẹ̀lú ẹ̀kaarọ̀.
13: Ẹ̀kaarọ̀ wọn ti rà wọ̀. Àìní ìlú kan ti ìlú ìgbàgbọ́. Ẹ̀yin nígbà tí pàṣẹ pẹ̀lú ẹgbẹ́ tí pàṣẹ lórí ìgbàgbọ́ yẹn. Sọ́yìn nípa àwọn tí wọ́n ní gbọ́ fún àwọn tí a wà kó àkùrà kàkí yẹn kàkí lẹ́yìn tó kù yẹn. Wọ́n lọ gbọ́ ọmọkùnrin ní wọ́n fún wọn níwọ̀n ọmọ kejì ọ̀gá kan wọ́n lọ.
0: Wọ́n
13: fún wọn ní owó àti àwọn tó bá ti ẹ̀ bàjẹ́ rẹ̀ yìí. Àìmẹ́ta àwọn ọmọ tó kó àwọn àgbàgbà àgùnbá ni ọ̀. Wọ́n jọ kọ́mọ kọ́ bá ṣètò ṣètò ní nínú ọkọ̀ bá wọn gbà kọ́ wọn kó tó gbé wọn lẹ̀ lẹ́yìn. Wọ́n sọ pé
0: àwọn ọmọkùnrin
13: ọ̀gbìn
0: ẹ ṣeun bàbá wa nudin láti gàndó ọlọ́run mo mọ̀ pé àwọn ọmọ ogun wọn ti ń dọdẹ àwọn ara bíi wọn sì gbà wọn lẹ wọn ṣe ọlọ́run tó gba tọ̀ yọlẹ̀ yóò gbà
14: wọn
0: ẹ kàárọ̀.
14: Ẹkú ojúmọ́ ẹkú iṣẹ́ o.
0: Yes sir.
14: Orúkọ
0: mi
14: ni
0: Orísanmi
14: láti
15: Ìjọkọ̀. Ẹ káàbọ̀ sá. Follow us on social media.
14: Ẹjọ́ ọmọ kan ní kí ìbẹ̀yìn lẹ́yìn ọ̀wẹ̀ pa. Wọ́n rí ìjọba wọ́n sọ pé àwọn fẹ́ gba sójà bí 100,000 police 50,000 and mọ́gẹ̀tì ṣe recruitment tọ̀wọ́ ọlọ́pàá wọ́n ti ṣe recruitment ọlọ́pàá bẹ́ẹ̀ tí wọ́n gbé jáde pé kí wọ́n lọ training kí ló ń ṣẹlẹ̀ ẹjọ́ ẹjẹ́ kíjọba gbọ́. Wọ́n ti send messages to everybody wọn pé wọ́n ti accept wọn but they refuse to take them to training school. What is happening?
0: Okay, ní títẹ agan àwọn ọlọ́pàá wọ́n ti gbà pé kán wá ṣùgbọ́n wọn ò tí ì mú ọjọ́ tán máa ṣe ìgbáradì.
11: bẹ́ẹ̀ni wọn ò fún wa ní allocation ibi tó máa lọ sí.
0: Ó ṣe é ṣe kó jẹ́ pé wọ́n ṣì ń ṣiṣẹ́ lé lórí. Ẹ jẹ́ ká sì máa wò ó, èmi náà ṣe research lé lórí.
11: Ok, ẹ ṣe bàbá mi.
0: Ẹ ṣeun.
11: A dá fún
0: mi. Ẹ ṣeun bàbá wa láti jókòó. Wọ́n náà tọmọ ogun ti ṣe tiwọn àwọn ọlọ́pàá. Ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀yin náà lọ síbẹ̀. Ok, ẹ ló ta ló wà ń bẹ̀.
16: Pẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀.
0: Ẹ̀ka ọ̀rọ̀ ma. Present.
16: Ó jẹ́ ẹ bá a sọ fún ọ pé kọ́ wà máa sọ lé nígboro ẹni wọn pé kò sọ mi kó wà o. Àwọn ọmọ onífìlà funfun wọn wà o, àwọn ọmọ bá wà o. Nítorí pé wọn jọ ìwọ̀n àwọn tó ti pẹ́ lẹ́kọ̀ọ́. Nítorí simplicity àwọn ọmọ bá àwọn ọmọ Èkó. Wọ́n fi ń lo opportunity pé kò sọ mi kọ́ mi kó wà o. Kọ́ máa sọ ọmọ nígboro ẹni. Ìtì tó dá sí ni ìyẹn ó dàgbà.
0: Láti Èkó náà náà ti pè wọ́n ní pé kán má sọ pé ọmọ nǹkan tó dà pé nǹkan tí gbaríbọ̀ náà gbìyànjú àti sọ ni pé kán má ní Èkó ní Olúwa pé no man's land ni pé kán má sọ bẹ́ẹ̀ mọ́ pé ọmọ Yorùbá tàtà òun lòun ẹ̀yà gbọ́ yín díẹ̀ ń bọ̀.

èyí kíni yàtọ̀ láàrin wọn ìkùnà ó làwọn eléègbò ń pè ní failure ìjákulẹ̀ disappointment èmi náà ti ń gbèbó díẹ̀ díẹ̀ ìyàtọ̀ wà láàrin wọn ní ìwòye tèmi o ṣùgbọ́n mo fẹ́ mọ̀ ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n lé ẹ là mí lọ́yẹ̀ díẹ̀ látọ̀dọ̀ yín ìkùnà àti ìjákulẹ̀ kíni ìyàtọ̀ láàrin àwọn méjèèjì ó kí wá pé ká àsán ní gbogbo ibi kíbi tẹ̀ tí ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹ̀rú ọ̀kí mo dé ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ bíṣújó kọ̀ọ̀fọ̀mọ̀ kẹ́rú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ ilá kájọ ọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ.

praise fún àkókò tuntun ẹlẹ́ẹ̀kejì. Ìjọ God of Gospel Miracle Evangelical Ministry gbé ìyìn ọdún 2026 fún àkókò tuntun ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ keje nínú oṣù kẹwàá títí di ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá fún ìsọjí ìta gbangba. Aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méje ìrọ̀lẹ́ ni ìsọjí ó wáyé. Tó bá di ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá ni ìṣòro àgbàyanu yóò ṣẹlẹ̀ nínú ìjọ wa God of Gospel Miracle Evangelical Ministry tó wà ní 6B Vocational Close Agilete Bus Stop Ìjú Ṣàgà Lagos. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tí wọ́n ti kọrin fi yin Ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run náà máa wà níkàlẹ̀. Àwọn olórin ẹ̀mí bíi Oyinni Jesu Twins, Ṣínà Ajíbóyè, Ṣínà Ràwọ̀, Akintunde Gold, Ṣẹ́gun King of King, Glorious Band, Aláyọ̀ Gbémisọ́lá, Century Ọmọ Bàbá Alágo, Bim Body Gold, Àyànfẹ́ Olúwa, Ìlérí Olúwa Voice, Matthew Adébáyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ olórin pẹ̀lú àwọn akọrin ìjọ. Àwọn òjíṣẹ́ Ọlọ́run tí ó máa wà níkàlẹ̀ láti ṣiṣẹ́ ìránṣẹ́ ni Prophet Babatunde Fashola, Lady Evangelist Abọ́sẹ̀dé Babalọlá, Pastor Adéyẹyẹ, Prophetess Titilayo Fọwọ́ba Jésù, Pastor Kọ́lé Babalọlá, Pastor Káyọ̀dé Aláwodé, olùgbàlejò ni Pastor Isaac Ayẹni. Àjọ̀dún ìjọ wa yóò wáyé ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹwàá, aago mọ́kànlá àárọ̀ ni ìsìn yóò bẹ̀rẹ̀. MC of the Praise Night, MC Ìràwọ̀, Ẹ̀rí Olúwàgbémiléke Adébáyọ̀, MC for Anniversary Abọ́sẹ̀dé Samson, ọmọ bàbá wòlí Mustafa Jòjòlónú àwọn pèdèpèdè. Wá darapọ̀ kájọ yan Olúwa fún àkókò tuntun. Olùdásílẹ̀ ìjọ Reverend Prophet J. A. Babalọlá máa bọ̀ kájọ yan Olúwa. Jésù ń dúró dì ọ́ torí ìwọ gangan gangan lẹ̀ rí kan.

0: ẹ jẹ́ kọ́kọ́ bèrè bèrè lọ́wọ́ yín sà kí lẹ́yìn lè sọ lórí ohun tí mo mẹ́nuba yẹn ìjákulẹ̀ àti ìkùnà ojú wo lẹ́yìn fi wò bóyá àfikún.
1: Ẹ ṣe sà tàbá sọ nípa tàbá sọ pé nǹkan ìjákulẹ̀ ó dàbí kí kéèyàn gbẹ́kẹ̀lé yàn bíà tí n bá dọ́dọ̀ lágbájá lọ́la ó gbọ́dọ̀ fún mi ní kọ́kọ́ ilé ó gbọ́dọ̀ fún mi kọ́kọ́ mọ́tò kó wá débẹ̀ lọ́la kó ju pé lágbájá yẹn tiẹ̀ ti travel out lọ́wọ́ ìdajì
0: kábíyèsí ọlọ́run
1: ìbànújẹ́ máa wọnú
0: ọkùnrin ẹni
1: náà yálà ọkùnrin àbóbìnrin so yẹn là ń pè ní ìjákulẹ̀ nítorí ẹ̀ ni ọ̀rọ̀ náà ta máa ń kà kò fẹ́ ká gbọ́kànlé yàn ká gbẹ́kẹ̀lé yàn ká gbogbo gbẹ́kẹ̀lé wa sínú ọlọ́run nígbà tọ́lọ́run bá wa wọnú ayé.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
1: So a nílé ní ìjà ni àti máa ń gbẹ́kẹ̀lé pọ́wọ́ bá máa wọ sukúù bá wọn lóṣù máa ń mú kí ọ̀pọ̀ wa ká fira sínú ìbànújẹ́ tí wọ́n bá ṣe nǹkan yẹn fún wa.
0: Ẹ kọ́ bá ń gbàdúrà fẹ́ ni. Hello.
3: Hello.
0: Ẹ káàsán sà.
3: Ẹ káàsán.
0: Yes sà, orúkọ yín ẹ bá ń pa rédíò yẹn.
3: Ok.
0: Ẹ pa rédíò yẹn ariwo yẹn pọ̀. Orúkọ yín àti ìjà ti ń gbè.
3: Lórí ìdí
0: láti Ṣùbérí. Kí dáàdì gbàdúrà fún yàn àbí?
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ bá ń gbàdúrà fún.
1: Orúkọ Jésù.
0: Àmì.
3: Àmì.
1: Bàbá kọ́lọ́n kó gbàdúrà fún yín.
3: Àmì.
1: Lórúkọ Jésù kẹrí àánú gbà.
3: Àmì.
1: Ìdáwọ́lé kò yọrí sí rere.
3: Àmì.
1: Ẹ ti mọ ìbẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ Jésù ẹ tún máa mọ òpin ẹ̀.
0: Àmì.
3: Àmì Jésù.
1: Kò ní mọ òpin yín.
0: Àmì.
3: Àmì Jésù.
1: Olúwa wa.
2: And making you the best entrepreneur you can possibly be.
0: Okay, sir. Hello. Hello, Ekasan.
4: Ekasan, sir.
0: Yes, ma.
4: We can pay to sound.
0: Hello, alone to Ruko Yima, Tibita Tinkbe.
4: Mama, can we not go to Suke Road?
0: Lati o Suke Road. Nibonibe ewa? Yeah. Okay, ni pile.
4: Dada ti e ba lo ti ona nina.
0: Okay.
4: E ma wa tokale, ma wa wo moto.
0: E ma juwele yin, e ma wori mo ti mo be ba. Oya, dada e ba n gba da fun won.
1: Oruko Jesu.
4: Amen.
1: Mama, e ma je won omo.
4: Amen.
1: Oruko Jesu, e ma je won omo.
4: Amen.
1: Wo eleyi to ku lojo aye yin, e ni mo inira.
4: Ami Jesu.
1: Oruko Jesu, mo ni e ni mo inira.
4: Àmì Jésù.
1: Ṣèrè àwọn ọmọ yín aṣojú yín.
4: Àmì Jésù.
1: Aṣojú yín.
0: Àmì.
4: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ ni wọ́n máa lọ lórúkọ Jésù.
4: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
0: Àmì.
4: Àmì. Àmì. Àmì. Ẹ ṣe ẹ̀ ní fún ọmọ ṣiṣẹ́ ìrọ̀ṣẹ́ ẹ̀ ní fún ìdásí lórúkọ Jésù àṣedéédé ológun mi o.
0: Àmì.
4: Ẹ
0: sì máa à ń retí yín lọ́la o.
4: Okay, sir.
0: 0906003352 oku eyan kan te fi wa so ti ikuna abi ti jakule le ti so fun wa yen o da e ba wa so ti ikuna.
1: Yes sir. Nta pe ni ikuna o ma saba wo po de ma saba sele o fe o de to bi lori sirisi o ma wa laarin okunrin si obirin to gba mi ma wa to ye ki bia e lo je ki okunrin yen fe to lo fe w e pe ikuna won o ma po to be je o ma wa ninu iwe tan ka na emi oto ni course ti bi a ti olohun fe kun fun ala ye ko gbagbe ko wa di kilo fe ko hun ka
0: ri lo ka lo lori
1: ko nitori lagbaya kan tin se ru e to de mu to po moke nbe be lo na ma te ori si e pe ngba to ba jade oni le ri nkan kan fi
0: iwe yen se
1: nbe so o nitori mo so pe o je nkan to ye o fe to de je pe o deep ni oro te mu wa yin o deep lopolopo
0: le
1: ka wa je opon kan lowo olohun o le ma dari wa.
0: Ẹ ṣeun. 0906003352 kí dáàdì ò gbàdúrà fún kí tó yànda wọn jòjòló náà wà bí ẹ gbóhùn jòjòló lọ́sàn án ọ̀rẹ́ mi ìyá mi girlfriend mi. Hello. Adìyẹ ni mo gbóòrò ẹ yóò ẹlú ẹ káàsán.
5: Pọ́tì fàmà ni
0: ó. Ok. Ẹ
5: káàsán.
0: Yes ma, orúkọ yín o.
5: Àdùkẹ́ ni ó pè láti òkòkò.
0: Láti òkòkò.
5: Kí dáàdì gbàdúrà fún lórí ìlera mi àti ọjà mi. Àtàrẹ pẹtẹ ni lórúkọ Jésù ìlera yẹn dẹ̀ pọ̀. Ọlọ́run kò gún mi lékè.
0: Àmì.
1: Orúkọ Jésù.
5: Àmì.
1: Màmá Ọlọ́run kò dáwọ́lé yín.
5: Àmì
1: òjò. Lórí ìlera gbogbo tẹ́ni yẹn lórúkọ Jésù kẹrí àánú gbà.
0: Àmì.
5: Àmì kò sí.
1: Inú ayé àwọn ará àṣáájú, àwọn obìnrin onísun ẹ̀jẹ̀, àwọn bíi bátìrì máa fọ́jú. Tí ọ́ dẹ̀ padà bọ̀ sí ipò láti òní lọ lórí rẹ náà kẹ́ padà bọ̀ sí ipò.
0: Àmì. Hello.
6: Hello, sir.
2: Yes, sir.
7: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be
2: the voices you need at work all day, every day till payday are here. And Jordan,
7: your favorite tunes FM. Are just a click.
0: Wait,
7: Jordan FM. This is.
2: 080-288-91-26-10.
0: God bless you, sir.

0: tẹrẹrẹ titi táyé ò sì mọ ibi tó pin sí ṣó ìgbà mi ti bá ń ronú pọ ọlọ́run ọba ìwọ ṣe ṣe àwọn èèyàn nú ayé àkọ́kọ́ báyìí pé àwọn kan ní kò sọ ọlọ́run lóòótọ́ ẹja sóòótọ́ téèyàn bá wò ó.
1: In making you the best entrepreneur you can possibly be.
2: Yes, so my people, this is not Jordan.
0: Nígbà mi, èèyàn ó fẹ́ gbà.
2: I'm not dey lis ten to so we get better information wey won give you. No move an inch o, but if you know say you wan move your radio with you.
3: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be.
0: Fún wọn gbà sí wọn lẹ́nu pé lóòótọ́ kò sọ ọlọ́run. Pé ẹ ọlọ́run rí. Ṣùgbọ́n ọlọ́run bẹ̀. Lọ́pọ̀ àlàbí náà kọrin kan ó ní ibi gbogbo ló wà. Àwa má rí dì ni. Ẹ lè rí. Tó o bá nígbàgbọ́ pé okòwò tó ń ṣe yẹn. O ma gbèrú dáadáa. Ma kàn bá sọ fọ́lọ́run pé olúwo ṣe. Èmi nígbàgbọ́ wípé kọ́dún ètò parí. Èmi ẹ̀rí olúwàgbèmí lékè ọmọ Adébáyọ̀ MC Rawọ̀. Ayé ma kí mi kú oríire. Torí mo mọ̀ wípé bàbá tó dá gbogbo nǹkan tá a rí tá a rí iṣẹ́ ẹ̀. Ọdọọdún ni máa ń ṣe àwọn surprise package kan fún àwọn special person. Èmi ń bẹ́nu wọn èmi àtàwọn tó kù. Àwa tí ọlọ́run fẹ́ fún lẹ́bùn nǹkan dùn tó parí mo wà nù èmi lẹ́ni àkọ́kọ́ àtẹ̀yìn tó kù. Èmi ẹ̀rí olúwàgbèmí lékè àtàwọn tó kù. Àyọ̀bá mi náà lóun náà wà bẹ́ẹ̀. Onídẹ̀ẹ̀bù ni apò àbí. Iṣẹ́ wa ó lọ sókè dandan. Tó bá wá ń lọ sókè a máa rówó ná. Má jẹ́ kí ìjákulẹ̀ tó wà nínú ẹ̀ lásìkò yìí má jẹ́ kó sọ ẹ́ di akúrẹ́tẹ̀. Ìkùnà tó wà nínú ẹ̀ má jẹ́ kó sọ ẹ́ di ẹnìkan tí ò tiẹ̀ ní lárí. Gbà wípé a ti kọ́ pé a là nǹkan kan já ká tó débi tá à ń lọ. Gbogbo àwọn èèyàn sábà máa ń fi góòlù àti iná wéra wọn ó jọra náà. Iná tí góòlù kó tó di góòlù tá à ń lò sí tí tá à ń lò sọ́rùn tá à ń lò sọ́wọ́ tá à ń lò sẹ́sẹ̀. Kó tó di ohun tí ayé ó máa lò tí a máa wárí fún tá lọ máa rà lọ́jà wọn. Ìjẹ́ ẹ mọ̀ wípé iná yẹn dàbí ìkùnà àti ìjákulẹ̀ náà fún góòlù ni. Ìgbà tí aláboyún bá lóyún tí kùn ẹ́ galẹ̀ láyé ń rí. Ọ̀sẹ̀ tó lè sọ ìgbà tó ṣe iye ìgbà tó ti ṣe yùnkẹ́yùnkẹ́. Oyún dé láró.
1: The voices you need at work all day every day till payday are here.
3: Your favorite
0: yùnkẹ́yùnkẹ́ yẹn dàbí ìyá tèmi pé àpẹẹrẹ pé ó ti ń súnmọ́ bèbè àṣeyọrí. Tó o bá wá bímọ ọ̀hún tán tó bí oyún ti ń bẹ́nu rẹ gbogbo ayé ni ó máa wá kí ọ kú oríire pé ẹ máa kú oríire ẹ máa kú oríire ẹ máa kú oríire ẹ máa kú oríire o. Wọ́n máa wá kí ẹ lọ́tún lọ́sì wọ́n máa kí ẹ dáadáa wípé ọkùnrin ni àbóbìnrin dúdú ni àbí funfun ta ló jọ bàbá ló jọ ni àbí ìyá. Wọ́n ní rántí gbogbo ìrora tó aláboyún jẹ fóṣù mẹ́sàn-án mọ́. Aláboyún gan gbàgbé gbogbo ìrora oṣù kínní oṣù kejì títí oṣù kẹsàn-án ìwọ tó lóyún ògo sínú mò ń sọ mo kàn fẹ ẹni tó lóyún bí obìnrin ṣàpèjúwe ni ọ̀rẹ́ wa. Ẹ ń sòótọ́ fún ọ tó o bá lóyún ògo tó bímọ tó bí ògo yẹn jáde tán gbogbo ìyàtọ̀ ò ti jẹ sẹ́yìn gbogbo ìdojúkọ ìjákulẹ̀ ìkùnà tó ń dojúkọ lásìkò yìí. Wà á di àfẹ́yìn tegun fìṣọ̀ ọ̀rọ̀ èmi àti yìí ò ní jẹ́ bó ṣe lọ ló ṣe bọ̀ èmi náà fìlú ìbàdàn lẹ̀ láti wá ṣe àṣeyọrí lẹ́kọ̀ọ́ ni. Má sì lọ ìlú ìbàdàn padà pẹ̀lú ayọ̀ pẹ̀lú congratulation gidi táwọn èèyàn ó kí mi gangan sàásàn. Jòjòló ò ní padà lọ sọ́yọ́ pẹ̀lú owó òfo.
4: Àmì.
0: Mo rí àwọn
4: òbílẹ̀ fún mi.
0: Mo rí òbílẹ̀ fún mi ni.
4: Ìwọ àgbàlagbà ọmọdé tí gbẹgbẹ bàbá ẹ̀ ló kọ ló sọ̀rọ̀ ní gbàgbọ́.
0: O ti rí mi fín. Ẹ wẹ ẹja wọn lọlé. Adúpẹ́ pé òkun lọ́wọ́ Razak Adéjàre. Adúpẹ́ lọ́wọ́ aláṣà tó rí dá ilé iṣẹ́ yìí. Larry Johnson. I just pop on it, but yeah. I do buy one last year. I want girl guy, he share with Jordan 105.5 FM. I just put the lorry out to me in La Rola. I bury little to marry. Titi or Lanko. Atemi atemi. Nibata ba tu gbohun ara wa lola ogori ogoniun ere oluwa gbe mi leke adeba loko mi mc rawo yin na re agbalagba omode tin pe gbe ba be loko muya olorun ba mi science e kasan